0: ti sẹ́lẹ̀ ẹ̀wọ̀ ti.
1: Ó sọ bí no, wọ́n á sọ bí no. Ó dáná sí o, wọ́n á dáná sí o. Ó ti sáadá.
0: Bẹ́ẹ̀ sáwọn ní mi kàn bọ̀ ní esiwa nù. Bẹ́ẹ̀ sẹ́ sáà wọ̀ ti. Màmí ń káyọ̀ ọ̀ sí.
1: Káì fi wọn máa fura bẹ́ẹ̀ mú ni ẹnẹ́. Káì fura wọn tí wọn àwọn kọ́ ọ̀mú ń rẹ bíi. Màmí ń sọ àwọn ìyàrá dúdú à ẹ̀ bọ́ wọ́.